0: lórí ike ibẹ̀ kò bá mi yí ẹ̀ká ìmọ́lẹ̀ rẹ̀ kó má ṣe ìmọ́lẹ̀ tọ́tọ́ kó má ṣe dòpò mi ní fojú sunkún mi bàbá ẹ̀ ní fojú sunkún òun náà ní fojú sunkún mi michael kúnkún tó wá ṣe pátápátá mo ní kí o dún ikú tó di january 31st ọlọ́run á fi àmì ayọ̀ hàn ẹ́ ọlọ́run á fi àmì ayọ̀ hàn ẹ́ òun jọ́sí bí ń pọ̀nà ìmọ̀ ẹ̀ bàbá ẹ̀ àní toríkodò lórí ẹ̀ òun náà ní toríkodò lórí wa may God bless you. Have a perfect sleep. I pray for you, my son. May you are blessed in the name of Jesus. Love you so much. Okay?
1: Per incendiare il tuo block party, ascolta la nostra alta rotazione. Hot Block Radio. Stay true and keep it real.